kó àwọn kan tàn ìlàbẹ sí agbọmẹkan ló fi ṣayọjí díọ vivu dọkun eyin gàtọntàn eyọ eyẹ mo rọ mi aṣọ tó dà súná dọmẹjì bẹ nùwé kọ èdè ẹdọrọ wà pẹnukúndé ó ká mi bóun azangbangbe su ọ ànámọ pẹpẹpẹ eyọ súnú ẹdọ kónú eyẹ mo rọ mẹjẹ mi afọ dọkun eyin gàn mi tọntàn lẹ bó sọ manu sún lẹ ewa itan gan mẹmẹ nínú ọ̀ká ìgbẹ́ bọ̀ bípò radio mi ká dóyìn sí ṣetọ́ bóná tó nánú yẹ́ mi dé nánú mẹ́rọ̀pọ̀rọ̀pọ̀ ìdó musa tẹ́ndé rúdá tẹ́ndé nátú ẹ̀ tọ́rọ méjìlẹ̀ yàrá ẹ̀rọ àjọjáwẹ̀ bẹ́pọ̀ fìtọ́pọ̀ zàn ẹbí àgọ̀mẹ̀ bóra gbádé ọbẹ̀ wẹ̀ ìrọ̀ mẹ́rẹ̀ mọ́mí ẹ̀ wẹ̀ mede mo mi ewe a ofi yon kpon bo dok bede mede mo we a mo yade timbo a gabo mo mo we we bo da we yon kpon jete nou mo hundi a jero a bo me kan ufisa yoji do me jime yi da zo me be na wazo bo na lo hakbe we sin e no e ye ko sa nou chaki wo ma ohwe ya o chaki aton kan hwe mai mo an chaki ko kan ko hwe hwe to e mo ko ifide ne e ma ka do beten de vo e bonu no se hwe ten we ine me de mo kan wa gan ton ne ma ka do alu kan ma do si ke vovo ne pa denu an kan bli buga e ma ka no ho do we ne ko en ho ton pa ko fu e no fu a e gbabo modo e o bẹ́ẹ̀ fìdí sọ ló vi mẹ́sàn mọ́ à kàmẹ́rà kàṣe mọ́ èmi sọ́kúrá tó nùgọ́nùgọ́ fi ẹ yọ mígbọ́mìà ìzín bá pọ́n kó ẹ̀ nǹkan tàn ẹ̀zín mọ́ èé mọ̀lẹ́ náà lè kọ́ púpọ̀ yìí ẹ̀yìn náà yẹ kó sànù ẹ̀ náà lẹ́yẹ tán sí mẹ́ gáyé mẹ́wẹ̀ sún kan tọ́ntàn lẹ́yọ yé dẹ̀ ẹ̀ náà wà bónú ayé yọ àlẹ́ mọ́ ẹlẹ́bì ó tra sébì kwa soju e me la mo wa nu ho gbe ne me lo te gbe kan ton mo wa figa e lo me lo aso te wi pe pomi ka pedo pomi kan e kan wa fi ko en kan ton yo popo te be nu kike gure i wa ta bo pon kaka e mo ro mejele e na ogun ma ko jaju odin we yan cha fo de jeji ko in bli buto nunu satin on ate pon bo insusu to e gan me da gbo me kan lo fi sin gan pa re yo vi vu dara gbe de we ko en khonton ani o mi ka so hu wa e o super ma se we yi hwedo mo tu cho we we we mo lo gan mi ton ku o tu cho mi we o e o nduru satin de we eyi hwedo a tun etoro mejele do emi cho e alo kamado sike da lonu bo gan to esa lonu be yi we e nu edo fine wa we nu esa de fine le egbe to fine bi ogbon ero bi kwi mo we a glace so do jite eyi hwedo yo mgbe ohunu kun egbe di so fi mebo gadien je na ida pato idandan we o lala ayon ho a lu le ton abaka yon kwa a fine chobo ina a so webo mo ina a tanu edo amo yeto e a tunwa be no kun we e jwa juwa to nwe mede su wai e we so inu bo e vivi ba yi kameton jayi e son kwa yon kwe we ya yi kon fide vo bo bagmon fide vo ebo nun e gon nun kwe anon duwe yo e yon hu wai dida e kon yi dawe doi bo so mede yo so do a homen bo kwe yalo fide fide e jen yon kwe

0: donu medo kanu fine iyo yon lesin kanu alo sun lesin kanu agadi
1: oh dodi
0: oui
1: na fa nwe
0: e fi ane yi ne mi lo kai fi fon togbon yi
1: ah mi fon mo akun pe o to sin gbo boku do jiwo
0: jiwo en kuno ya ne
1: pa mi je pe ile lo
0: e bi o ja ja go ya ne yi
1: ne lo bi bo ko sin gbo gbe lo
0: ate me gadi mi ro mi sin yi
1: e yon lo no vi te pe vi lo kokoro ya sentin ataje
0: ah nation o ka do mi gbon fun e gbe
1: eh en de do mi ne lo ama
0: mi bo je to vision menu yin e ya
1: kaka je ka me mi ne fi ni
0: e pa fo sha yi se ya ah
1: mo je mi ando we ba mi ni oni sin
0: eh mo we be gba de foko yan din bo e ko mi menu e pum pum wa mo yi
1: wa sin po
0: eh me
1: oh do ti ah ho wa
0: ne ya do gbe yi
1: do ti
0: we
1: mẹ́rẹ̀ èrò ń tó sí rẹ̀ mẹ́ èrò ń tó sí rẹ̀ bí wẹ́ tó ń sí àṣọ mẹ́kọ́ rẹ̀ ẹ̀zọ́mọ̀ àìtàn ló mẹ́rẹ̀ bó sínú kan máa ló nǹkan tó tó mẹ́nu wẹ̀dẹ́ à ẹ́bláwù ẹ̀hẹ̀ nǹkan gbé yẹ dé blẹ́rọ nǹkan hẹ̀ gbé ẹ̀ ń tan rẹ̀ náà máa ẹ̀ẹ́nì múdọ̀ ń jẹ ọ ẹ̀yàn vìtú ẹ ọ òmú ẹ ọ àgbèrèdọ́mẹ̀ bí àmẹ́ asùngbèdọ́mẹ̀ bí à àtìgbà ẹni bọ́ ẹdúró yẹnu kúmẹ̀wẹ́ ẹ kúrò ń bọ́ ń tọ́ ń dà yìí